0: ẹ káàbọ̀ alérò pé tí ń gbádùn wa.
1: Bẹ́ẹ̀ni.
0: A ní pé lára àwọn orin tí ẹ gbọ́ yẹn, one in a million. Ọmọ wa ní Brisbane, GMX.
1: Ganiu.
0: GMX.
1: Òun ló kọrin yẹn.
0: Ọkù làkàyè ọkùṣẹ́.
1: Ọkùṣẹ́.
0: Ẹ bá gbọ́ lárugẹ o, tiwantiwa ni o.
1: Ó wà lórí Spotify.
0: Bẹ́ẹ̀ni.
1: GMX, one in a million.
2: He's also one in a million.
1: Our tawaje one in 1 billion. Kila we shira.
2: Erora.
0: Adeni katuki awon mo wa ton wole ilewe. Fun sa keta. Ni ose to koja. Ọlọ́run aràn wọn lọ́wọ́ ní iléèwé o. A fún gbogbo wọn ní ọgbọ́n, ìmọ̀ àti òye fún sáà yìí.
1: Bẹ́ẹ̀ni. Ọjọ́ máa ti lọ.
0: Ó ti ga o.
1: Èyà, kí ni àwọn kan tá a sọ̀rọ̀ nípa lénìí?
0: A ṣe eré ìdíje.
2: Bẹ́ẹ̀ni.
0: A dẹ̀ sọ̀rọ̀ nípa àwọn pé èèyàn kò ṣe nǹkan tó bá fẹ́. Ó máa wo kí wọ́n bá fẹ́ ṣe ẹlẹ́ṣin sáré.
1: Bẹ́ẹ̀ni. Ká dẹ̀ rántí pé kò sí nǹkan tó ń bọ̀ látòkè.
0: Sílẹ̀ ò gbà.
2: Ó dàbọ̀.
0: Ó dàbọ̀.
1: Ó dàbọ̀.